ẹkùnwọkọ fáráwọ jígbìnì jígbìnì owó ma ṣe ẹgbẹ gbangba gbangba gbangba.